fẹ́lẹ́ mi diẹ mẹ́bọ. Mẹ́bọ diẹ́bọ diẹ́bọ diẹ́bọ mìíràníyẹ. Kọ́tí ọmọ ṣe kọ́tọ́kọ́ sọ́mọ́ bẹ́ẹ̀. Kúrì máa di tiẹ́ mú sọ́mọ́. Máka máka. Mẹ́tọ́mọ́ diẹ́ ayé tí mi tó yìí.